0: ma o ma ni blobo nu suno ni ma ti menu yorun de o bo
1: ho lo po ga ho da ho lo po
0: do nu suno do nu yorun de o yorun de sana no na no send de sedo ha
2: na bo na le do meji emi kun bana yida yi wo be den yimi ton wo diyan wo emi na yi lo
1: iya ne me je eni lo mi na do nu mi to fle bo na kikiri du bo wo de wa ja do gba do na sun lo gbe ega juro ma o don di ero e ma ara si suro suro ya ga de go me ni ya uzo go bi edi be be ya uzo ti pe ha aso o ra do mo mo je be don de yem ni mo da kun e ka je wore bo ra e do no mo ni o bi ro yin su go vi to ra ya su we bo ya do ho na wo be do wo to ne mo wo ra do gba ya wo do mo ku e mo ku gbe je lu fe ro e
0: da wi e da wi e mi ton wi e mi ton fenu e mi din
1: o wi ko fe ga re o wi
0: Eh ya to gbe us meche so gbo laruwe 01 21 31 45 32
2: Meri wa kanu se meche kanu do nu si agbe tochi
1: ngoleko
2: ah ma do mera khora lele ko wa
1: ngoleko o ni
2: khoda dai kanji bo ji wuli
1: donc o de e do ni no do kana son lo wo ma zan ben lo ina do do Boni na domi wepi. Na domi. Kendo na fun yi sati. E na fun.
0: E na fun. A kwa eme de o do kona?
1: E yo kwa emo.
0: E kwa emo.
1: Ne so yi do, e na ben do fune, kwa yano fune we. Bo no fune. Boni yo ibo gwa mozo alo kwa rikwe kwe. Ni yi fun yi we ya. E domi we ya. Beberu gwa nume ya. Beberu fune we ya. Kuru ma zokan ya do fune. Àwọn yẹn yìí sì rẹ̀ dandan ìran sájà ní ìmọ̀ ẹgbẹ́ fún yìí.
2: Ní
1: ìmọ̀ ẹgbẹ́ fún gbogbo ẹgbẹ́ ìgbé à. Ó tó mi yàn àbẹ́gbẹ́ hàn lọ́mẹ̀. Ìyẹn yìí rẹ̀ ìran sá. Tọ́nkọ̀ yọ ń lọ́rọ̀ tó ìgọ̀ bí ẹ́ dèmi. Ìgọ̀ bí ẹ́ dèmi bóyá ìdọ̀ gbẹ́ lẹ́mẹ́ máa tó mọ́. Gbẹ́ mi máa tó mọ́. Gbẹ́ máa tẹ bọ̀ àwọn ti náà gbẹ́tọ́ ní tó mọ̀ gbẹ́tọ́ ní tó mẹ̀rẹ̀ tó tán gbogbo mọ̀ mẹ́rin náà wà dọ́pọ̀ ìpò à mẹ́rin náà dọ́pọ̀ ìpò ní máa ń gbẹ́tọ̀ dà hó ẹ̀ mà mẹ́rin ọ̀nà hàn àpò ìgbèdì wọ́n sún dọ̀dọ̀ sọmẹ́mẹ́ sún rẹ̀ àbí ní sọmọ́ kọ́ lọ́mẹ́
2: kanji
0: wo súnmọ́ má ṣe jíjà ní town tí mo dọ̀ nílọ wo àṣọ sọ́ọ̀rì yìí wẹ̀ àmẹ́ ẹ sọ́gbọ̀ àmẹ́ dó alọ́tọ̀ wa pé tó kọ́ sá pẹ̀lẹ́ kárí ìdóyè lé wọ́ ẹ̀rọ kọ́ sá mọ́mọ́ mẹ́ síkò àtọ̀dí ọ súnmọ́ wa húzú bó jẹ́ o.
1: E mọ̀ dọ̀ àtún lọ sí àlọ́run èyí sí pé ẹ̀rí bọ̀ ẹ yà tún àlọ́run kọ́ mẹ́rin àlọ́ tún lò mọ́ àbí.
0: Ní.
1: Bọ̀ gbọ́ ọ̀sá hólọ́pẹ́ ló wọ́
0: bẹ ẹ ká mọdọ ẹ wá húzú.
1: Ẹ sọ àhúzú àlọpàá ẹgbọ súnmọ sọ jẹpẹ sanbi kọrọ mẹjì.
0: Ní.
1: Ẹ ṣe mẹ́rin ẹ̀sìn ẹ ń tó fẹ́mi tọ́ da gbogbo ẹ̀ náà inú kan. N tata mi ọdún mi pọn wo. Mi ń tó fẹ́mi tọ́ da gbogbo ẹ̀ náà inú kan fún ẹ̀gbìn. Àgbàlẹ̀ yẹ tó tàn bá àti ìdílà yìí. Má ka bọ̀ àwọn ọmọ ẹ̀ àgbàbọ̀ mẹ́rin kú àti ìdún.
0: Dé
1: bọ̀ igo tó ẹ ma àwọn ọmọdé máa yí kó tó ẹ mẹni ẹ yà lọ ń tó ẹ ma fà á yà á tó mọdọ ọlọmọsọ gẹ fífa jẹ ni àádọ sọgbà tó dọ náà ẹ sọ yìí gbọn ìṣọ mọ àtúndé ọgbẹ sọyìn ogún àtúndé ẹ yìí o mẹdílé náà yìí dé àlọgbọn náà mi tó nù gbọ àádọ sọgbà tó mọ àádọ sọgbà náà lọ náà lẹ náà fún ẹ fi àbí nà.
0: gaji gaji
1: náà lẹ náà fún ẹ fi náà gbọ àwọn náà fọkà tí alẹ mẹtọrọ ìbínú mọdọ pinnu hó mẹtọrọ ìbínú bọ mẹrọ yìí sè fọkà zé tuka mẹtọrọ ìbí dákọ bódò mẹhẹ bódò mẹsẹ bódò zé kúwà ọdọ mọ zé kúwà náà sùtò bẹẹ náà àtọjú ẹ kúnà hó àtúndà ní bẹẹ náà fi tó ilẹ ẹsike mẹrin àgọtẹ ẹjẹ ọ náà.
0: oh.

0: de gbọ́dọ̀ pé òjò ń lọ ní sí ẹ̀jákẹ́ gbọ́dọ̀ sùúrù ó tó tọ́ ẹ̀ yọnú ẹ̀ kó sì sùúrù tó tọ́ ẹ̀ inú gbọ́dọ̀ rẹ̀ wá.
1: Wà ní ẹ̀dá bọ́lọ́ gbọ́nú sùúrù ọ̀dì ń pápá.
0: Yé máa wé bọ̀lá sùúrù ẹ̀ tán sùúrù ọjọ́ èdò fún ẹ̀rọ pọ̀tàrú.
1: Ayi.
0: Yẹ́wà ló wá jẹ́ àrùn àmẹ́gbẹ̀rún ojú dánù kú bá lásùrù.
1: Ẹ̀dà àbùkù bí yémi tán pẹ̀lẹ́ wẹ̀ mí náà fákàn mo wà nùfì yémi tán lẹ́mọ̀ ẹ̀dà sí mi kún bá mẹ́rẹ́ fọ́ sí nù. Àmẹ́hù ẹ̀mí yín mẹ́ pápá mẹ́hù ẹ̀mí yín mẹ́ mí náà blónù ọ̀dọ́ pẹ̀lẹ́ wẹ̀ sí.
0: Jẹ́rọ̀ ẹ̀dọ̀ wì. Òwì náà lọ ta àgbàtà ìjọwọ́ ẹ̀dọ́. Ọ̀gá ẹ̀dọ́ mẹ́ ní ọwọ́ àgbàdo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa bẹ̀rẹ̀ ọ̀dọ̀ kókò tọ́jú. Ẹ lọ́dọ̀ kú yìí ọ̀bá bọ̀dá kò dẹ̀.
1: Ẹ̀dọ̀ mi kú sí yìí gbé náà.
0: Bẹ̀rẹ̀ ayé tọ́ lọ́sùn lọ láyé ní yọ gígọ́ ní yọ. Ǹjẹ́ ní máa wọ ẹ̀rọ wọ́ọ̀lù ẹ̀rí wọ́ọ̀rá bí ọrẹ. Ní ọ̀nà kú yé jọ.
1: Èèyàn.
0: Ìjọba ìdè tuntun ọ̀rẹ́ ìjọba ẹ̀dọ́ yìí pẹ̀lú ìṣúná ẹ̀dẹ́ mi ìdòkúròkú.
1: Mọ̀ ẹ̀.
0: Àlọ́gọ́rá mẹ́wẹ́ mi yá mi nínú gbẹ̀rẹ́.

0: ọlọ́run kú dọ̀ nílẹ̀.
1: Ẹ̀tẹ̀
0: pàápàá. Ní yí sòrò pòhùn.
1: Pòhùn lọ́wọ́ ẹ̀jẹ̀ fẹ́.
0: Èèyàn.
1: Bọ́ ọ̀pára ẹrùngún tó.
0: Èèyàn.
1: Mẹ́rin ní ẹgbẹ́ ní iṣẹ́ ẹ̀rọ.
0: Èèyàn.
1: Èèyàn.
0: Ẹ yá chẹ́nu ẹ̀. Mi tó gbẹ̀rù mọ́ àgbátọ̀ ẹlẹ́rú mi.
1: Ibi ń kó láti.
0: Ẹyí zaare. 01 21 32 01 21 62 32
2: Jọ́lẹ̀ ẹ̀dọ́ yẹ́ ìṣẹ́dí ọmọ ẹ̀nà dáẹ̀ mọ́ ni. Gbẹ̀gbẹ́ bí àjọ̀gbà húra wẹ́ kúrò gbẹ̀lé.
0: Ààyè.
2: Bà fọ́ náà ìdíyà wà náà ìdíyè. Bà wà náà yìí ń tètè. Gbogbo ẹ̀dẹ́ náà mọ́ náà mẹ́ẹ̀dọ̀ ọwọ́ ẹ̀dì ọ̀rọ̀ àtẹnu ẹ̀dọ̀ ni.
0: Babazanua.
2: Babazanua
0: dé dọ̀
2: Ẹyẹ
0: máa hàn àná lè wẹ̀rẹ̀ ọkùnrin sọ mí ká. Aká lè bùrọ̀ tẹ́ aṣọ ọmọ yẹn dẹ́mẹ̀ aká sọ nù. Àwẹ̀rẹ̀ bìrẹ̀ à.
2: Bàtà
0: tó ẹ̀ka kan hù ọ̀bọ̀dọ̀ mi.
2: Nẹni
0: ọdún jẹ́ ni. Oho tọ wá sí akátó e wá sí akátó e olóyè wá sí akátó e.
2: Alájí
0: lè tún hóde. Ẹ tún hóde à. Màsá olóyè lè tún hóde.
2: Ẹ mọ màsá olóyè fẹ́ kó fà mí.
0: Ààyè oho fo.
2: Ọdọ.
0: N sọ.
2: Ìjọ nẹ́nẹ́ tó bò fẹ́ kó wa.
0: Ẹyẹ àdọ̀sán mi hu ọjí.
2: Oo abọ̀dọ̀ èèyàn àdọ̀. Yorùn wọn. Adúlá o kọ́ńtírẹ́ sínú ẹ̀.
0: Gbọ́n náà.
2: Bọ̀ báyìí sábà di ọ nílò ẹ̀rọ súnú ọ. Ẹ̀rọ ẹ̀yẹ wẹ̀dì pẹ̀lú ìgbà pé wa. Bọ̀ súnú dèéga dó ìdèyẹ ló kọ́ sá pẹ̀lú ti sáwọn ẹ̀yọ. Ǹjẹ́ súnú ọ̀nà àdọ̀kù yọrùn. Nukàmbíọ̀ ẹ̀. Pẹ̀lú àwọn ìkẹ́ wa bọ̀ jẹ́ dúró jẹ́ súnlọ́ dúró ẹ̀. Súnú ẹ̀ lákà ní mọ́gọ́dán bí ọ̀dún ọ̀wà bó náà rè. Ǹjẹ́ ìbàjọ́ lè tẹ́ ẹ̀ ṣe ń sọ mọ́gbà náà ìgbà pé wa. Ọ̀pẹ́ mọ́gọ́dán bọ̀ mẹ́lò mímọ́ rú ẹ̀. Amọ̀jà tó súnú ẹ̀ náà bà tó rá. Ẹ̀yẹ ìyọ́nú ẹ̀ náà sọ̀rọ̀ tó bá súnú ẹ̀ yà. Tó súnú Bọ̀ ẹ̀dá àbọ̀ mẹ́rin bọ̀ ẹ̀rọ pẹ́sẹ̀ mẹ́rin láti ṣe àpẹ́ sí ìbẹ̀rẹ̀ pẹ̀lú fílẹ̀ pẹ̀lú àgọ́mà tán. Àfọ̀nsẹ́sàdìọ́ ǹjẹ́ ti dẹ̀ ẹ̀rọ̀ ònúwé sí dẹ̀ẹ̀rẹ̀ ẹ̀rọ̀ rẹ̀.
0: Ẹ wá yín.
2: Àákò jíjọ sí dẹ̀. Bọ̀dá kó àpẹ́lì sí níbi ìtọ́jú ọmí ni mo àpẹ́. Yọ́nù máa mọ̀ pé à tàbí dúró bá ti à nukú mẹ̀bí náà yọ̀ọ́ yọ̀ọ́ ẹ̀. Àti ẹ̀sùn tún ṣe nẹ́nẹ́ fẹ́ gbogbo mọ̀ wọn.
3: Ẹ̀dọ̀ àdì rẹ̀
0: yàn.
2: Mọ̀ ẹ̀ sí.
0: Mo nú ẹ̀bí ọ̀nẹ́nẹ́ fún ẹ̀nú wọn.
3: Fi àkàrà bá sí.
2: Fi àmọ̀ rẹ̀.
0: Ètò ẹ̀ka mi dẹ̀ mi àjẹ́ yín náà nà kú ipò ń wẹ̀.
2: Ànkẹ́dẹ́ àṣà bìbí wẹ̀. Dàrí ṣe léde dé yòbó tó mẹ̀. Mo ga dó ìyọ́nù òfin. Mo jó yóò bọ̀ ìbọ̀ yòbó tó bọ̀ yòbó ẹ̀pẹ̀ dé tọ̀. Kíkà bọ̀ ẹ̀pẹ̀ sílẹ̀ sí fi gbòòrò ẹ̀pọ̀ gbòòrò òwò nẹ̀. Lámìnà yọ òwe máa yòbó tó mẹ̀ sọ̀rọ̀.
0: Ẹ gbọ́dọ̀ fisa.
2: Bọ́yá àpẹrẹ tó bọ̀ ìdáwọ́ wà ó máa di ọ̀rẹ́ màdọ̀ wọ̀ ẹ̀ ẹ̀rọ ẹ̀mí kúrọ̀ ìbàdàn ọ̀mẹ̀ àtẹ̀sùn sàbọ̀ ọ̀pọ̀ dé bóyá màdà bọ̀ lónìí.

0: ti mọ̀ pé inú ìkòkò dúdú ni ẹ̀kọ́ funfun ti jáde.
1: Bọ̀mí tó lọ jẹ́ mẹ́rin dé ro zẹ́ ń wíwí mẹ́ ẹ wẹ̀ ògì wẹ́wẹ́ pépépé náà tán sí.
0: Ẹ ṣe gan.
1: Mi bló tàn.
0: Ẹ jẹ́ ká gbàdúrà.
1: Mi gbọ̀ mi ní hòdẹ̀.
0: Orúkọ Jésù.
1: Níkọ̀ Jésù tán mẹ́.
0: Ọlọ́run tó ń gbé níbi gíga.
1: Òkúrùnà ni ó nà fi ṣe dùn àga.
0: Ẹ̀yin lẹ wà lánàá.
1: Mi dẹ́wẹ̀ tí ń sọ̀dé wa yìí.
0: Ẹ̀yin náà là ń dárúkọ lé.
1: Mi dẹ́ sì ń kọ́ yílọ́ mi lẹ́dẹ̀ gbé mi.
0: Ẹ̀yin náà là ń dárúkọ ní ọ̀la.
1: Yín kọ́ mi tan ẹ̀mí náà lẹ́fọ́ yílọ́ dùn sọ̀dé jà.
0: Alágbára gíga lẹ́jẹ̀.
1: Òun lọ́nà da òbí wẹ̀mí yín.
0: Ayérayé lẹ́jẹ̀.
1: Má vọ́ má vọ́ ẹ̀mí nù yín.
0: Bàbá ẹ gbọ́ pé gbà yín.
1: Òtọ́ mi yóò pẹ́ pópi papò mi tàn.
0: A dúpẹ́ fún àǹfààní tẹ fún wa ní ọ̀sán yìí.
1: Mi dúpẹ́ náà jọ mi ó fọ́n démi náà mi dò wé lọ́mẹ̀ yàn.
0: Láti bá àwọn ènìyàn sọ̀rọ̀.
1: Námọ̀ tẹ tó dọ̀kọ́ náà mẹ́mi tán lẹ.
0: Gbogbo ẹnikẹ́ni tó fẹ́ gbọ́ ọ̀rọ̀ náà.
1: Mẹ́dẹ́ bùdé kájà ń sèkú ọ.
0: Bó bá jẹ́ wípé ó wà nínú àìsàn.
1: Nu ẹ̀ ń dọ̀ mí ó dà zan dé mẹ́wẹ̀ o.
0: Bàbá.
1: Òótọ́.
0: Ẹ gba àgọ́ ara rẹ̀ ẹ dábìrà ẹ wò ó sàn
1: lórúkọ Jésù. Mi zí àgbàza mi ọ̀ tán mo dún àcha lọ padé mẹ́ mo gbọ́ àzán nílò Jésù yín kọ́ mẹ́.
0: Gbogbo ìdílé tó wà nínú ìbànújẹ́ kan tàbí
1: ìkejì. Wẹ́n tó dédò àwùbúlanú déje awe gọ́jí mẹ́.
0: Bàbá ẹ fi ayọ̀ rọ́pò sínú ìdílé náà.
1: Òótọ́ mi zí àyà jíjẹ bo tó díọ̀ àwùbúlá sí tẹ̀mẹ́nu yé náà.
0: Gbogbo ẹni tí iṣẹ́ ti dàrú mọ́ lọ́wọ́.
1: Mèdí àzọ́ kó wúlú dà lọ mẹ́ náà.
0: Gbogbo ẹni tó tiẹ̀ ti nírẹ̀wẹ̀sì láti tẹ̀lé Jésù
1: síwájú sí.
0: Mèdí
1: tẹ pa ika ẹ̀tọ́ tó mo bọ̀ wò wò apá ọ́ mi.
0: Ẹ̀fin wọn ní okun àti agbára.
1: Nú mi ni wá náyé kan sísí ẹ̀pọ̀ dòlí lóko.
0: Nínú ẹ̀mí mímọ́.
1: Lò bí gbọ́ wíwé mẹ́.
0: Tí ó fi rìnrìn àjò náà.
1: Déè náà tó ṣe pèjì zọ́niyàn.
0: Parí.
1: Kàkà bí ọ̀bì vọnu.
0: Jésù Kristì lolúwa.
1: Jésù Kristì wẹ̀ àkúlùnà.
0: Òjì padà.
1: Èdè ọ̀gbẹ̀dẹ̀ à.
0: Láti òní lọ.
1: Bẹ́
0: ìdààmú wàhálà.
1: Tukla kúlẹ̀ pọ́n.
0: Kò ní dé bá wa nínú ọdún.
1: Ẹ sọ́nà jọ̀mí jí péré pé lọ́mẹ̀.
0: Ayọ̀ láfi rí ọdún.
1: Àyá jíjẹ mi náà tó bí ọ̀pọ̀ yọ̀yọ́ dé fún mi.
0: Jésù Kristì.
1: Jésù Kristì àkúlùnà mi tán.
0: Hallelujah.
1: Amen.
0: A ó bá mi sáré sí ìwé mímọ́ wa sínú ìwé Dánìẹ́lì.
1: Mi náà àwọn ezu mọ́nà kún wéwé mi tán mi lò wé Dánìẹ́lì tán mẹ́.
0: Gẹ́gẹ́ bí àsìkò ṣe jẹ́ ọ̀rẹ́ fún wa.
1: Dìde gan ihò máa ihò tọ́nu mi débù wa.
0: Ìwé Dánìẹ́lì orí ìkẹwàá.
1: Dánìẹ́lì ta ẹ̀tàn o.
0: A ó kà á láti ẹsẹ̀ kejìlá.
1: Mi náà abẹ́sùn afọ́ẹ̀tàn wéwé gan.
0: Títí dé ẹsẹ̀ ìkẹtàlá.
1: Kákàjẹ afọ́ẹ̀tàn wà tán gan.
0: Kí gbogbo ènìyàn ó gbé bíbélì mímọ́ ẹ̀ jáde.
1: Bó ni mẹ́lẹ́bí ní ṣe ìwé wíwí ẹ̀tàn tán.
0: Ká jọ kà á papọ̀.
1: Bóni mẹ́bí ṣe nà
0: pọ̀ wá tán. Ká tó lọ nínú ọ̀rọ̀ tó lúwa fi ránṣẹ́.
1: Wẹ̀ tí ó bóni lọ jẹ́ mi ní sìgá
0: yìí. Daniel chapter 10 verse number 12-13.
1: Daniel chapitre 10 le verset 12-13.
0: Ẹ gbọ́ nǹkan tó wí.
1: Mi ṣe ń lè dọ̀.
0: I will read it in English before I read it in Yoruba.
1: Nà á hàrò gírín sí gbé mi wẹ̀ tí ó
0: bá hàrò ayé wẹ̀ mi. Then said unto me, fear not, Daniel, for from the first day that thou did set thy heart to understand to chasten thyself before thy God, thy words were heard, and I am come for thy words. First number 13. But the prince of the king of Persia withhold me 121 days. But lo, Michael, one of the chief princes, came to help me, and I remained there with the kings of Persia. In verse number 12-13 Yoruba fashion. Nígbà náà ni ó wí fún mi pé.
1: Wẹ́nẹ́ ni wẹ́n dọ̀nà mi lọ máa díkà sí ó.
0: Dánìẹ́lì.
1: Dánìẹ́lì.
0: Láti ọjọ́ kìíní tí ìwọ ti fi ọkàn rẹ sí àti mọ òye.
1: Sí àzá títàn dé òwe akọ́sẹ́ ìka tó iná mo tẹ́jọ́ dónú
0: rẹ̀. Tí wọ́n sì ń pa ara rẹ̀ lójú níwájú Ọlọ́run rẹ̀.
1: Wọ̀wẹ́ ka sọ́tò òwe dé ìzé ìwé ronúkún bí amẹ́rẹ̀ òkúrú náà tó sí
0: nìkan. Ọ̀rọ̀ rẹ̀.
1: Yẹ ká wá torí òhó gbẹ̀tọ̀ ewu.
0: Ṣùgbọ́n balógun ìjọba Persia.
1: Àmọ́ àwọn gan àwọn pa pẹ́ẹ̀sì tán.
0: Ní dèmi ní ọ̀nà ní ọjọ́ mọ́kànlélógún.
1: Egun àlinú mi kákà jẹ àzákọnukúnnù
0: pọ̀. Ṣùgbọ́n wo Michael ọ̀kan nínú àwọn olórí balógun wá láti ràn mí lọ́wọ́.
1: Àmọ́ dáyégo odò pọ́tò àwọn pa òkúrú náà tán lẹ́mẹ̀dẹ́ yín Michael yẹ wá wá gún àlọ́nà mi. Èmi
0: sì ti di ọba Persia.
1: Bọ̀ yẹn ka sọ́nà tètò gan èyí tán lu àhọ́lú pẹ́ẹ̀sì tán gan
2: fún yẹn. Daniel, yes. Ne crains rien, car dès le premier jour où tu as eu à cœur de comprendre et de t'humilier devant ton Dieu, tes paroles ont été entendues. Et c'est à cause de tes paroles que je viens. Le chef du royaume de Perse m'a résisté 21 jours. Mais voici, Michael, l'un des principaux chefs, est venu à mon secours et je suis demeuré là auprès des rois de Perse.
0: Alléluia.
1: Amen.
0: Ọrọ Ọlọrun to fe jade si emi ati re.
1: Oko okuru na ton de jantan do yen po we po
0: ti.
1: Ewe yin do.
0: No more delay.
1: Plus de retard.
0: Ko si idaduro fun omo.
1: Te dido de sodenu eya.
0: So ni e kan si pe ko si idaduro fun mi mo lo.
1: Donat gezatero pogonado. Te dido sodenu gbezache de ado Jesus yin come.
0: Ki la npe ni idaduro.
1: Etewe kayodo te dido.
0: Idaduro oni ki nkan. Ko ma se se lasiko ti eyan seto e wi pe yo se se
1: te dido weyno na nu de ni ma vibi basido wende gbeto blo ti toton de mi badon ni bibasida siko ome
0: opolopo eyan lo ti ni idaduro
1: mesu powe ko do teni no
0: nipa igbeyawo
1: dogbon alo wiwili dali
0: o fe se igbeyawo
1: ejan wuli alo
0: o sa nye ni
1: bo enu se
0: ogun idaduro kan ni o
1: awa teni no ton de weme
0: o igba miran o le wa latodo olorun o si le sugbon pupo e odo awon emi okunko lo ti mo wa
1: teni na de do mi de lo wede lenu eno ton so ma ogonde subuna wa mo supo supo ton gbe togan eno go sin wa
0: elomiran
1: o
0: ni idaduro lati bimo
1: edo teni na do jivi
0: agbara kan lo de duro
1: kun de wedo wete
0: nigbati e njo lojo gbe yawo na
1: wende mi do wedu wedo alo wiwili zangbe to e o
0: awon tinu won odun
1: yemede ko me ton ma hun ale o
0: nigbati ele lo si reception
1: duaze gbe mi do mi reception
0: un ti mo fe ko mo daju
1: nu de nba do ani tun tritri ton weyin
0: Jesus so wi pe
1: Jesus do
0: o ni awon ara ile niyan si ni ota
1: e do henu me mi ton si me lewe yin ken ton mi ton le
0: ogo ni fun baba
1: lo ikonu Jesus do di aga
0: ati we Jeremiah wi titi
1: we nde we Jeremiah ton ado e ton
0: o so wi pe
1: iye do jirede
0: oluwa ni laarin awon eniyan mi
1: okuno do do me mi ton le ten ti yan
0: mo ti ri awon eniyan ika
1: ewe mi mo adaka wa ton le ni
0: o kaakiri bi biba anything there ye
1: yedo aledo pote di mede do doda yi
0: won si mu eniyan
1: mokoro wuli gbeto
0: ogo ni fun baba
1: le haleluya
0: won ni ri emu loruko jesus
1: amen na mo we wuli ado jesus
0: yi ko lo pe eniyan ni won ti mu
1: amo me supo supo we ko wuli
0: ni won ti ran ogun idaduro sinu aye
1: bo ye si awon teni na ton do gbeza itan me
0: sugbon kankan ti mo fe ko mo daju ni
1: pe ni ko de nka abadu ani mu tuti ten gbeto
0: yin idaduro ki se wi pe ako esile patapata
1: teni na yin do do je me dede gbe weda ibia
0: delay is not denial
1: teni no ino da jeme dede ye gbe ye rejete wewe a igbe we da
0: ye opopo lo ti ni idaduro
1: mesu powe do teni no
0: lati loyun
1: na do moho
0: lati bimo
1: na do jivi
0: aburu e
1: no vitan
0: o se gbe yawo
1: e wuli alo jenu kon ni mla o eto
0: o se gbe yawo
1: e wuli alo
0: gbogbo won ni won o ni idaduro
1: yeme biwe ma do teni no
0: sugbon oluwa ran mi si eleni
1: amo oku no se mi se do wedo egbe
0: o ran mi gege bi angeli na
1: ese mi do te di angeli o
0: tori a ujo gbadura yen ni
1: do mi na na pobo kode o
0: ni ola ni dede agogo mejila
1: do so do gan wewe me
0: ni olu ijo wa to wa ni apapa ni suru lerede
1: aguna mi ton ji dedu apapa do suru lerede
0: ka to wa pari e ni ojo ose
1: we chobo mi na wa fuedo o gbaje zangede isegbe
0: gbo eka ijo wa to wa gba ni gbogbo ri eka ijowa
1: we chobo aguta mi to le bise na wa ko do we kezu ene le bise me
0: ko si eni keni to ni agbara lori idaduro
1: me de bu ka de bodo ku lodo teni no jiya
0: a fi jesu nikan
1: a davo jesu do poronge
0: kini di to fi je pe jesu nikan lo lagbara lori idaduro
1: e te wa zo me keno jesu kere do ku lodo teni no ji
0: nigba to ku
1: ko ni ku o
0: lo ji dide lojo keta
1: e dodo je me de mi na ku asa
0: ko wa gbe okuta nla
1: ye wa dida awun ya da
0: okuta to je wi pe
1: awun ya de yin do
0: caterpillar ti yo gbe gan
1: oh caterpillar de na zewe de suwe
0: yo je tuntun ti se se jade
1: eni caterpillar yo yo de cheche de to so izin me
0: won wa fi di oju
1: ewe ye
0: zi isa okuna
1: mo do su ali yo
0: to eni to lo nfe ji dide
1: me do emi jan fun
0: agbara kan yi okuta na kuro
1: kuro de we flee o so eni oko nge
0: idi ni yi gbogbo okuta idaduro tan gbe sori aye
1: ewu tu e zombo o so ali gloton de ze daru
0: e jo lo ko jesu won yi kuro
1: lori aye jesu ti ko me o ye na se sonu kan to e
0: opolopo lo fe ririn ajo lo silu oyinbo
1: me supo jonas igbejizon ni yovo to me
0: idaduro ina na ni
1: wa te ninu e lo je
0: we opolopo lo lohun fe si shop
1: me supo do mi ja ohun butiki
0: idaduro ina na ni
1: do etede kan
0: opolopo eniyan lo so wi pe
1: me supo supo do
0: o fe ni yawo
1: emi jan dasi
0: idaduro ina
1: ni do etede
0: ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ gba iṣẹ́.
1: Mẹ́sùn kọjá yàzọ́.
0: Ìdádúró iná
1: ni. Mọ̀ yẹ́ dúró
0: ètè. Kí ló dé tó jẹ́ wọ.

0: tí wọ́n pẹ́pẹ́pẹ́ àgbàjá fi tọ̀jó dámátà kọ́kẹ́mọ̀ yọrabe pọ́ndéwò afẹ́lọ́ gẹ́gẹ́lú ẹ̀là pẹ́pẹ́ jíjẹ́ náà jíjẹ́
1: náà mọ̀ pé wà lọ́yẹ̀ mọ́
0: ọjọ́ ọ̀hún jẹ́ ṣe jẹ́ ọ̀hún lọ́nà pẹ́pẹ́ mi
1: wà níyàn wọ́n sọ láti bẹ́ kòtẹ́ wọ ẹ̀yàn
0: kókè sọ láti bẹ́ fún wọn yín pọ́ndéwò ẹ wọ́n sẹ̀sẹ̀ arébánámì ló pọ́ndéwò tọ́ wá dé ó sọ àbọ̀bọ̀ gan ríkádóte ìwọ̀n tí a ò kẹ́yìn pọ́ndéwò tọ́ ń sùn pọ́ndéwò tọ́ yánnu àdé ó bẹ àbọ̀bọ̀ gan wá dé yóò sọ̀n kéèké àmì tán lóte àtẹ̀sọ́dù àzán tútù gbọ́n abèrèbè pọ́ndéwò pè é nẹ̀nẹ́ tó a ó lè yá tó ẹjí lè fida kìlá yín kéèké wìwọ́ àtọ́ngọ́ kò bẹ vendredi 5 samedi 26 kù dimanche 27 eye nu nẹ̀nẹ́ tó lè pọ́ndéwò viwo a ò wọ́lá náà zinzi tọ́ léyé tòtò àmẹ́ lè já ìlú ọ̀wẹ́ màá bèrè bẹ́ égbè kẹlẹ́ yín jó dá nkẹkẹ ìwọ́ ríka gan kẹmí lè yọ bẹ́ lẹ́ndí 21 àsọ yìí yáwó dá kẹlẹ́ yín jeudi 24 lè wí tìrìmẹ́ mi lè à kò fanfan lánà chọ́ọ̀chì xọ́ hàmì hàmì mẹ́ lánà chọ́ọ̀chì xọ́ bremen kò yọ àwọn bẹ́ protestant mẹ́ gbigbawoe lánà gbigbawoe tí wọ́n mẹ́ lánà sẹ́ráfutọ́ tí wọ́n mẹ́ so màá béèrè bẹ́ so égbè àwọn tó ẹ jí bọ̀ ẹ wọ́n la pa lè yáwó dá kẹlẹ́ yín nìkẹ́ wìwọ́ nìgún lè wí tìrìmẹ́ mi lè à fida kẹlẹ́ yín nkẹ́kẹ́ wìwọ́ àtọ́ngún kẹ́ vendredi 25 àdé gawo mẹ pẹ́pẹ́pẹ́ ó bẹ wọ́n la mọ sukuluvi ó bẹ kà yí àlọ àpẹtẹ wọn kékeré ɖevi ke yoe ŋdame do ŋdoŋdo kotɔ wa de wola mɛ nɔwo kotɔ ega ne mea wola kakati ko yɔ abe caravan to kɔve wɔn mɛ caravan to kɔve mɛ wɔn ye fiɛnsi gasi le kɛ kemi le yɔ be 19h enu popo la na nyi hadzidzi kotɔ enu popo la na nyi ye mɛmlɛ la kela yi keke ivɔ adegun samedi 26 le wetri mɛmi lea ndeke ga adre mɛ pɛpɛ awolodza do azã wo dzrana teƒea doe wola sɔ nɔnɔme ɖe ɖo te ye wola kplɔ koa me kekekekeke akplɔ afi si afi ayi tere kpɔndewo toa tsã adzrɛ ɖo keke ŋu eye wọn ti a ɖe kpɔndewo tse mɛ eye wola wɔn nene to a le ye gawo mɛ mɛmlɛ la gawo mɛ pɛpɛpɛ wola gba ɔkoe fanfan le mia nɔvi malewo wola fankoe ye gane mɛa gbegblewo bola gba na anyi abe kame tete ke wole yɔ be sport wɔn sipa dada ke wole yɔ be belɔtu wɔn. Bol ke o le yɔ be pétanque ko afɔbɔl ko le yɔ be football la la na anyi ye fiɛnsi ga adre mea miziki la na anyi ye hadzitɔ la va play le funu ye kwasi la ke la yin keke wivɔ adre goa wola tsɔtsi le tsɔtsi xɔ katoliki tɔ egawo me pɛpɛpɛ gawo eve me pɛpɛ aɖe. Chop chop la na yin picnic la na yin e wan ti ade ok yin pɔndewo vi ŋusu pɔndewo nyɔnu kotɔ wa de wole dami be de be mi gba ŋlɔ be azawɔn le vevere ŋtɔ e pɔndewo xɔa ele kan ɖo dzi o pɔndewo xɔe ame si ame tɔ ye mi va ne mia tu ekoa me enu mi gblɔ wa ye mi mɔ dze ŋti wa wo be sobebra la nɔ nɔpia ŋtɔ bi ya o be yo moje enu emi gbọ an ti kweto wa lo nde le kweto wa amele nkonem to toa o le yo be coordinateur Jules Tela ebe alo ablo be nomba le yin 01 97 58 58 37 magba ye jinami Jules Tela 01 97 58 58 37 lo point de hauteur o mi so ne neto arute jo jina yen cha ma jagbagba kaka ma do le yen cha gbon e fun won eh mi an o du jako khui alo mi a si te lo mi antia mi a me mi a to mi a me no vi cha to a veri veo ọmọ tẹlu
1: ọmọ tẹ gbe ore
0: agbe eyan mi a lo to agbe vivi akin gbọ pe ni mi a ye gbe be ya ji

0: ẹyẹ wọn dámata ẹyìn ẹyẹ wọn lò ẹnu ẹmí àmì tóró tó ọkùnrin wọn.
1: ẹyìn ẹyẹ ń tẹ̀yà jù lọ mọ gbà ní pòdé sí ẹni púrọ.
0: ọlọ́run tó wà mẹ́ fìyà rán.
1: ntọ́mẹ̀ dẹ́ka
0: ẹwọ́n yẹn yàn gbé fìyà tọ́mẹ̀ náà yẹ tó kú náà wà.
1: ẹyọ kẹkẹ jùlọ ń sọdọ lóko mi kwa. ń tẹ́ jùlọ nyanya ma tẹ́ bá a fọ ma gbọ́ náà tọ́ ẹ kú náà bí esunrin yẹn pọ́n mu lọ. ma bẹ mi dàkọ́ yẹ.
0: mi dàkọ́.
1: bẹ́ẹ̀ esunrin yẹn pọ́n ma pọ̀ dé sí ẹ nwede nyanya ń gbàjá dùn wà má pa nù pọ́n
0: yẹn. tọwọ ẹ wọn.
1: tọwọ
0: ẹ wọn. kè mi àmì tóró tọ ọjà gbọ ẹ wọn. ẹ wọn ti àdè nà bí tóró tọ. mi àmì kò yọ mi kú mi àmì kò ró tó mi kú tọ wa ẹnu mi kpla dàbí ẹ wọn. mi là pé tó ọ̀nà mi. bẹ́ẹ̀ kí n bọ́ mi àgbà se mi àbẹ nù ọ̀ wa. ẹ bẹ́ kó aṣèlè àgbẹ̀ yà. mi à se mi àbẹ jìjọ dọ́nà mẹ nà bí sọ́tò àgbẹ̀ fífi ọmọ ẹ̀ kó tọ̀ ọ́ lé mi wọ̀ tọ̀ ẹgbẹ̀ tọ̀ ọ̀rọ̀ ẹ̀ wọn. kèmínà tẹ kpọ́ pèlè gidi kaka ẹ̀ tọ́ àti yíya.